awon iya o ma jowu nigba ti won ba ni pe mommy to money dada pe mami to ni baba ki lo duyan to bayi bi keyan fe jeba ki ba wa muyan ko kojo mi lasan ni o ma mu o ma dun mothers gan father you are precious oh you are special oh you are strong oh Father, we have father in heaven, we have father on earth. There must be something special about your father that you need to let other fathers see one more. Eche ka won na mo mo ni baba yi so pe o kere tan ni ti sin o ba la omo nu e ala o da ai wa le mo koko awon gboro pon bye bye lori education na won mo awon e kini se bi baba tin fe bsc duro degree bi meji lo wa le ele keji se ohun ti esun kese jari ju be lo tori pe o nowo o mu masters o se ele keta obirin ni ko si e wo suwo bi o te si waju o se daada inu babadun anti to soro yi ni baba awon ki se obi ki se baba si ma fowo ile iwe omo to ye ko san sile to ma lo raso ode rara oni ni wa leyin pe ka pe olohun ko olohun o da ni lohun oro to koko kan oro ile ni e si ti mo pe oro ile iyawo omo ni baba awon akoko to eh ngba ta won be yen ba yanju lo se fe wo pe ki lo tun kan anti to ba mi soro yi lo je abi ohun ni won bi lobirin kan ko to kan okunrin kan fúnra ẹ ló ń fẹnu ara ẹ sọrọ tó tún wá ń bẹbẹ ó ní òun ò ní lọ iléèwé òun drop out àkọ́kọ́ nílùú òkè àbúrò ìyá òun tún wá mú òun gbà tí òun rorí wéko èkó ló ti gba oyún ó gbé lọ ilé lọ bímọ tó ó ti bímọ ìyẹn ò ní mí mo ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ lẹ́ẹ̀kan pé bá ò bá kú iṣẹ́ òtán ó sì tún lè ṣe rere ó lọ bímọ nílùú òkè bárabárabára ó yá ọmọ tí ń dàgbà ó gbọmọ yìí lọ́wọ́ ẹ̀ o kó lè lọ kọ̀mpínítì ẹdukẹ́ṣọ̀nù ẹ̀ ọ̀rọ̀ táwọn yìí orí secondary school táwọn tó kù ti rẹ kọjá pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló wà ó ọmọ méjì ló fi bí abáwọn yọ̀ lé wọn pé òun ò ṣẹ́yún kó má bàa di àdáìnà fáwọn ẹbí ọ̀hún oní ìtìjú wá bẹ̀rẹ̀ sí ní mú òun òun di asá kúrò níbí sá lọ sọ́hún káwọn ẹbí ọkọ tó wá sanwó orí fúnra ara ẹ̀ ló ń dùn ún àmọ́ síbẹ̀síbẹ̀ bíbélì ni alámòjútó àwọn àgùntàn ọgọ́rùn-ún ó ń kó wọn lọ wọn jọ ń lọ wọ́n múrin àjò wọn pọ̀ wọ́n ń tẹ̀ síwájú ó fojú kà wọ́n ṣàkíyèsí pé ó dín kan where is the only one this ship where are you I must look out for you ó wà ó sì rí padà darapọ̀ mọ́ àwọn ẹlẹgbẹ́ ẹ̀ àǹtí yìí sọ tẹ̀dún ọkọ̀ ó ní ṣé ẹ lè gbàgbọ́ pé ojú ń ti òun láti wá lọ sílé àwọn ó sọ̀lú ẹ̀ àmọ́ mi ní sọ lórí ètò kódà ọmọ onígbàgbọ́ ni ọmọ àwọn tí ó jẹ́ òjíṣẹ́ olúwa táwọn èèyàn máa wò pé àwọn eléyìí mọ̀rọ̀ ọlọ́run ni ó nójú wá ń ti òun àmọ́ sí ìyàlẹ́nu onímọ́mí ò kí ẹ̀ láti ẹ̀ ti
ba won so nkokon e lo salafia lo wa oko en ko awon mo en ko n to yo lo wa ni di eyen that is mommy's gbe na woju e ni gbogbo gba ton ba pe so ohun o ni opportunity lati complain things tori ohun si wo pe boya odo mommy na ni o ye ko n complain si e ko channel complain e baby Boti ama ohun na ti fese komi ni ta tele tele ohun o fo ko ohun to wole inu aso to po lo n gbe si ohun e o lo lokan ya o wa ni greatest surprise ni pe lojo kan ohun ri pe ago ohun ti dun bi igba meji meta tawa ni to ni ta lo ni to ohun ohun to yowo ninu omi ose a nwo phone ko ma ba jabo o je baba ohun ah bawo la se ma pe okunrin yi ki lo le sele si ya ohun ki lo le sele sa awon egbon siberu siberu lohun si ro pe salafia ni le fe wa bayi ipe baba wole ipe baba wole eje gbe soke simbade anyun no eton ke le mo ipa iwulo oju aanu topolopo awon baba wa si won ni eje kin tun gbe orin ododo ododo to korin iya to korin baba to tun korin fa won omo wa ododo leleyi ti mo fi se to lale to ni

Cilicia Radio 1103.5 FM 0704 700 3341 0704 700 3341 lójú òpó tí ẹ lè fi dé ọ̀dọ̀ wa. Ẹ̀yin náà sì láǹfààní láti kí àwọn bàbá tó bí mi ni ẹ̀yin ọkọ tí mo fẹ́ ni, torí wípé àwọn ọkọ kan ẹ̀yin oyè méjì lóye ọmọ olówó ju oyè méjì pọ̀ làbá máa pè wọn, torí wọn á ṣiṣẹ bàbá wọn á tún ṣiṣẹ ọkọ. Bí ọrọ tí mò ń bá lọ tẹlẹ, ó ní to a great surprise bàbá bá kí òun, wọn pè padà, ṣé àlàáfíà ló wà, baálé ẹ ń kọ, ṣé kò sí ọ̀nà, ṣé kò sí dààmú, kí ló wá dé? Èyí ti ṣe tó pè mí, ọkàn mi ṣàfẹ́rí ẹ̀. O mọ̀ pé ìwọ náà lobìnrin tó kángun, ìwọ ló jọ̀yà mi. Kí ló wá dé tó wáyà lọ́dọ̀ wa? O tún lè pè wá. Ó ní orí òun bú bí ìkòkò orin ńlá tí wọ́n fi ń ṣe jọ̀lọ́ọ̀fù ni. Láàrin ìṣẹ́jú omi ti bẹ̀rẹ̀ sí ní gbọ̀n yẹ̀yẹ̀yẹ̀ lójú òun. Bàbá bá ní ayé ò rí bẹ́ẹ̀ bá bàbá náà fẹ́ báyìí, tọ́lọ́hun bá ní báyìí ló ṣe fẹ́ rí. Ìyá mi àmọ̀kẹ́ má sunkún, ṣé dáadáa ṣáà ló wà, kí ni ohun tó fẹ́ máa ṣe, owó ní àbí iṣẹ́, kí la lè máa fi ràn ẹ́ lọ́wọ́ lásìkò tó bá ń ṣe ohun tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀, kí nǹkan lè rọrùn fọkọ aya àtàwọn ọmọ méjì táwọn ti bí. Ó ní bóyá inú ayé lòun wà, òkè àbágbédé méjì òun ò lè sọ, torí pé ó dàbí ìgbà tí wọ́n ṣí irin kan létí òun. Òun wá rí pé òun disappoint àwọn òbí òun, ṣùgbọ́n pẹ̀lú gbogbo disappointment yìí, ṣó yẹ kó jẹ́ pé bàbá òun ló tún máa bẹ̀rẹ̀ sí ní wá sọ̀rọ̀ ètù sóun lọ́kàn? Gbogbo àwọn ẹ̀mí tó kó sóun nínú ngbà náà lòun ní ẹ̀mí àbámọ̀, torí kì í ṣe wípé bóyá ipò tóun wà náà ó ṣe é yangàn. Bàbá nìyẹn. Ó ní wọ́n ṣe gudugudu méje àti yàyà 25 nínú ayé òun, tó sì jẹ́ wípé ilé ọkọ̀ náà ló wá. Odò níṣòwò, kódà ó kọ́ṣẹ́ ọwọ́, Ọlọ́run sì wá jẹ́ kó tayọ dáadáa. Bàbá kan nìyẹn. Ipa bàbá ló sọ yẹn. Àdùnmọ́ ẹ̀ tí ò lè fi gbàgbé bàbá ẹ̀ láéláé náà nìyẹn. Èmi jẹ́ kí bàbá mi lọ. Ọmọ ẹnjìníà bi, ó ní àwọn ilé oúnjẹ ìgbàlódé kan báyìí táwọn ọmọ kan ò ní lè sọ fún bàbá wọn. Para wéré, àwọn kọ́kọ́rọ́ tó máa ń ṣílẹ̀kùn. Irú ọmọ bẹ́ẹ̀ rẹ lọ́rùn ṣe wá 0704 700 3341 pé a ti béèrè kò ní fún wa, ẹ má ti ẹ̀ débẹ̀ rárá, àwa ò ní kanlẹ̀kùn, a máa náwọ́ látọjú fèrèsé ni ẹsà dat and yẹn náà. A máa wọn tó lè fún 0704 700 3341 nǹkan kan wo lè máa sọ nípa bàbá yín. Dádì, wọ́n sọ nǹkan, wọ́n tún sọ nǹkan. You are a great man.